sẹ. Ẹyin mìíràn mi bí sẹ́ o sẹ́ wá ní wọlé sẹ́ ayé owó wẹ̀ wọ́sẹ̀. Wọ́n ti na yín wọ́n kọ́ nkúrọ́ ní sùn wa. Àbáfọ́ bímú bímú bímú ẹ̀tọ́ ni wọ́n ṣe yá. Tẹ̀lé ẹni mìíràn yìí wọ́n bí ti sẹ́ sáàdọ̀ bẹ̀rẹ̀ mẹ́yà. Ma wọ́n ká ẹ sí nìyẹn wẹ̀. Ma wọ́n ká ẹ kyerẹ́ mi sẹ́. Cecilia sẹ́ wọ́n yá nkọ́pọ̀ náà wọ́n sọ̀ mu nínú mi ní sẹ́. Ọ̀bùn wọ́n Ni mahate ni wa kabe ni wa tai imboro wa zimbi ni wa baza obwa obwa obwa obwa obwa obwa peja uradia watia siye.